ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọdùnnú ló tún mọ́ mi ní kùtùkùtù òwúrọ̀ ti tòní. Ìrẹwà mi rí èmi orohun méjì fọba mi òkè tó ju ọpẹ lọ. Ọba tó dèmi àtẹyìn olólùfẹ́ kọ̀ ní sí dọjọ́ òní. Ọ̀pọ̀lájọ́ mọ́ àkàsọ̀ kíní ọdún yẹn àmọ́ tí wọ́n lórí ọ̀fẹ́ àti símọ́ lọ́jọ́ tòní. Èmi ò fi yọ̀ wọ́n, mo fi dúpẹ́ lọ́wọ́ ọba dẹ́dà ṣẹ̀dá ni. Mélòó mélòó àwọn tí wọ́n ti gbégbìn bíi iṣu lásìkò yìí. Ọ̀pọ̀ ni wọ́n wà nílé ìwòsàn tí wọ́n kígbe ohun tàmí ohun romí. Tẹ́mi àti yín bá ní àròjinlẹ̀ a máa mọ̀ wípé ọpẹ́ yẹ wá, ọpẹ́ tó tún yẹ wá, ó tún ju ọpẹ́ lọ. Ìbẹ́ ò ní ìròyìn ló tún rú pẹ́pẹ́ dé tí ìgbọ́n yín látorí ìkànnì 95 ó lè kọ́dọ́ ń dòwà Zobia FM. Lónìí tí ń ṣe ọjọ́ bọ̀ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2024 tó ṣe déédéé àyájọ́ ọjọ́ tá ń ṣe òmìnira ọdún 1976 orílẹ̀-èdè yìí. Pẹ̀lú ọdún 15 tí a dá iléeṣẹ́ aládùn wà Zobi FM sílẹ̀. Ìdí iṣẹ́ ni láti mọ ni lálẹ́ adédìṣẹ́ máa ṣe àgbọ̀lẹ́ lọ́po nítọ̀hún. Balikis Irewami Rila wà ní òun máa kàròyìn òun fún yín lówùúrọ̀ yìí. Ẹja múrin àjò pọ̀ níbi tó ti nápẹ̀rẹ̀ ní òwúrọ̀ tòní. Látorí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ tí ààrẹ bá àwa ọmọ orílẹ̀-èdè yìí sọ fún ti àyájọ́ ọdún 1976 tí orílẹ̀-èdè wa gba òmìnira. Ààrẹ sọ di mọ̀ pé lẹ́yìn àtúnṣe àti oríṣiríṣi àyípadà ìdẹ̀rùn àti ìdẹ̀ra ló kún fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Bákan náà ni ààrẹ ti sọ di mọ̀ wípé bí òun yóò ṣe dín ìgbé ayé ọ̀wọ́n gógó kù tí ìpèsè àwọn nǹkan àti gbígbé wọn káàkiri orílẹ̀-èdè yìí ní rọrùn. Eléyìí tí yóò mú ìdẹ̀kùn àti ìdẹ̀ra bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ìṣèjọba òun mú ní ọ̀kúnkúndùn báyìí. Ààrẹ ní kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ fọkàn balẹ̀. Ìgbé ayé ìrọ̀rùn ló kàn báyìí nítorí lẹ́yìn ìnira ìdẹ̀rùn ló kàn. Gẹ́lẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ṣe ti sọ́ di mímọ̀ yìí pé kò sí nǹkan tó jọ wípé ìṣèjọba òun yóò dá owó ìrànwọ́ orí epo bẹntiróòlù padà. Ó ní àwọn tí wọ́n ń pariwo kàn ń pariwo lásán ni. Wọ́n kàn fẹ́ dá àwọn àtúnṣe tí òun ti ṣe ní orílẹ̀-èdè yìí padà sẹ́yìn ni, kò dì sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bákan náà lórí ayẹyẹ òmìnira ọdún 1976 tí orílẹ̀-èdè yìí ń ṣe àjọyọ̀ rẹ̀ lónìí òde yìí, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé ìnira yìí pọ̀ kí ìjọba ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ kí wọ́n sì jẹ́ owó epo kù ní orílẹ̀-èdè yìí nítorí ìgbé ayé ìnira ni àwọn òṣìṣẹ́ ń gbé. Lórí ayẹyẹ òmìnira ọdún 1976 orílẹ̀-èdè yìí tí à ń ṣe lọ́wọ́ bákan náà, olùdíje dupò ààrẹ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore ti sọ di mọ́ pé kí ni ìṣírí ẹlẹ́wọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ máa sọ àgò mọ́wọ́. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí kàn lè finú fídọ̀ ṣe ayẹyẹ ọ̀hún nítorí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ará ìlú ni wọ́n wà nínú ebi ìyà àìníṣẹ́ lọ́wọ́ àti nínú ètò ààbò tó mẹ́hẹ̀. Bákan náà ẹ̀wẹ̀, mínísítà ìlú Àbújá Ẹ̀sán Wíkè ti sọ di mọ́ wípé òun yóò kọ̀wé fipò òun sílẹ̀ lẹ́yẹ òṣọ̀ka. Ìyún bí ààrẹ Bọ́lá Tinubu kò bá jáwé olúborí nínú ìdìbò ọdún 2027 ìyún nílùú Àbújá àti nípínlẹ̀ Rivers. Bákan náà ni olùdíje dupò ààrẹ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti bẹ̀rẹ̀ sí ní képe ìjọba orílẹ̀-èdè yìí láti fi ìgbìyànjú kún ìgbìyànjú wọn lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ kọ́ sì gbé ìgbésẹ̀ tó péye eléyìí tí yóò mú kí àwọn tí ogun lé padà sí àwọn ibùgbé wọn láyọ̀ àti àlàáfíà. Lẹ́ka ètò ààbò, àwọn ológun Adinka ilẹ̀ wa ti kojú ogun sí àwọn ọmọ agbébọn 16 nípínlẹ̀ Adamawa. Ọwọ́ tẹ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ọ̀hún, wọ́n sì rí àwọn ohun ìjà oríṣiríṣi gbà lọ́wọ́ wọn. Lẹ́ka ètò ààbò bákan náà, àgbáríjà àwọn ológun orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn ọlọ́pàá ti wọnú igbó lọ ní ìpínlẹ̀ Niger láti lè dóòlà àwọn àgbẹ̀ tí àwọn ọmọ agbébọn jí gbé nínú oko wọn ní ọjọ́ 27 oṣù tó kọjá. Ọfẹ́rẹ́ gẹ̀gẹ́ ó dí òkè òkun níbi tí ìròyìn ti sọ di mímọ̀ wípé àwọn èrò inú ọkọ̀ bàálù Fly Dubai àtàwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù ọ̀hún ni wọ́n ṣe ìdènà sí bí ọkọ̀ bàálù ọ̀hún ò bá ṣe forí ṣánpọ́n látàrí bí awakọ̀ bàálù kan ṣe gun awakọ̀ bàálù akẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn èrò tètè kápá ọkùnrin ọ̀hún ni bàálù.

ọlọrun fi balẹ láyọ àtàláfíà sí orílẹ̀-èdè Saudi Arabia. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lóòrọ̀ tòní nínú ìdíje Nigeria Premier Football League tó ń lọ lọ́wọ́. Ikọ̀ agbábọ́ọ̀lù èyí ń bà fàgbà àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Shooting Stars pẹ̀lú àmì ayò 4-2. Èyí sì ni àmì àkọ́kọ́ tí wọn yóò ní nínú sáà ìdíje ọ̀hún. Bákan náà nínú ìdíje Odua Peace Club tí yóò gbéra lónìí òde yìí, ìlú Èkìtì yóò máa kojú ìlú Ògùn ní dédé aago 12 ọ̀sán òní ní pápá ìṣeré Kano Pillars tó wà ní France Road. Ìbẹ́ oníròyìn ní ju báyìí lọ látorí ìkànnì 95.1 Zobi FM. Ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ìṣẹ́jú 15 nígbà tá a máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Balikí Ìzérewámirí làwà ló ka ròyìn ọ̀hún fún yín lówùúrọ̀ yìí. A kó àmójúbò oṣù tuntun, àsìkò àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí. Atukú ti pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún 15 tí a dá iléeṣẹ́ aládùn wa Zobi FM sílẹ̀.

padà sílé. A kò dédé àsìkò yẹn èèyàn wa àsìkò àyájọ́ òmìnira orílẹ̀-èdè wa. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ aládùn wa Zobi FM. Lónìí ti ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2024 tó ṣe déédé ọjọ́ 19 nínú oṣù Rọ̀bíù Lìtaani ọdún 1448 lẹ́yìn ìjìrà. Balikiz Irewamiri Lawal ni ó máa kàròyìn ọ̀hún fún yín. Ìròyìn wa tọ̀sán tòní gbéra sọ láti orí ààrẹ Bọ́lá Tinubu níbi tí ààrẹ ti sọ dimọ̀ pé ìgbà ìnira ti tán ní orílẹ̀-èdè yìí ìdẹ́ra ló kù. Ààrẹ ní àti kúrò ní ìpele àtúnṣe àti àtúntò ìdẹ̀kùn àti ìdẹ́ra ló kù báyìí nítorí lẹ́yìn ìnira ìdẹ̀rùn ló kàn. Nínú ọ̀rọ̀ tí ààrẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ fún ti àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí ni ààrẹ ti sọ̀rọ̀ gbé ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ orí epo, mímú ṣíṣe pàṣípàrọ̀ owó náírà dúró sí ojú kan àti àwọn àtúnṣe yòókù tí ìṣèjọba rẹ̀ ṣe. Ààrẹ ní àwọn ní láti gbé àwọn ìgbésẹ̀ yìí láti mú ra padà bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni ààrẹ tún ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n pariwo kí wọ́n dá owó ìrànwọ́ orí epo padà nípalẹ̀mọ́ fún ìdìbò ọdún 2027. Ààrẹ ní èyí yóò fa àwọn èso rere tí àwọn àtúnṣe tí òun ṣe lẹ́ka ètò ọrọ̀ ajé sẹ́yìn ni fún ìṣèjọba òun. Bákanná ẹ̀wẹ̀, mínísítà Tànà tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Solomon Dalong ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ lu ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ fún àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí. Ó ní àwọn ọ̀rọ̀ ọ̀hún bu omi tútù sọ́kún ènìyàn. Ó ní kò sì ní ẹ̀rí kíkún. Dalong nígbà tó ń sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán lówùúrọ̀ yìí. Ó ní àwọn ọ̀rọ̀ tí ààrẹ sọ yìí kò tọ́ka sí àwọn àṣeyọrí kan pàtó tí ìṣèjọba rẹ̀ ti ṣe láti ìgbà tí ó ti gun orí àlééfà lọ́dún 2023. Mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún sọ di mímọ̀ wípé bí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé bá wà lóòótọ́, ó yẹ kí ó lapa nínú sẹ̀mí ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè wa. Bákan náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí NLC ti ń bèrè fún àdínkù lórí owó epo bẹntiróòlù àti àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ káàkiri kọ̀rọ̀kọ́ńdú orílẹ̀-èdè yìí pẹ̀lú ìdúnàádúrà lórí bí wọn yóò ṣe àfikún owó tó kéré jù táwọn òṣìṣẹ́ ń gbà. Nínú àtẹ̀jáde fún àyájọ́ òmìnira tí ààrẹ ẹgbẹ́ NLC Joe Ajaero fi síta lánàá òde yìí ló ti sọ di mímọ̀ pé owó gọbọi ni àwọn òṣìṣẹ́ ń ná fún ètò ìrìnà, owó ọ̀wọ́ngógó oúnjẹ, ilégbèé àti owó iléèwé àwọn ọmọ ti gọbọi jù. Ajaero bẹnu àtẹ lu bí wọ́n ṣe ń ta jálẹ̀ epo ní 1430 ní àwọn agbègbè kan tó sì jù báyìí lọ láwọn agbègbè mìíràn. Ó ní eléyìí ń kó ìnira bá àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí òfin àtúnṣe ètò ìṣúná ti ọdún 2025. Ó sì ti di òfin báyìí léyìí tí yóò jẹ́ kí wọ́n fa àkókò ètò ìṣúná ti ọdún 2025 láti 30 oṣù kẹsàn-án ọdún 2025 di 31 oṣù kejìlá ọdún 2026 tá a wà yìí. Iléeṣẹ́ ààrẹ sọ di mọ̀ pé eléyìí yóò fún àwọn mínísítà, àwọn ẹ̀ka iléeṣẹ́ àtàwọn àjọ ní àkókò láti fi parí àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n ti dáwọ́lé àti láti lo àwọn owó tí wọ́n bù fún àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yẹ. Lákòótán, ààrẹ gbé sàdánkátà fún àwọn aṣòfin tí wọ́n buwọ́ lu àbádòfin ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe. Bákanná ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ti ṣíjú àánú wo òǹkàwọn ẹlẹ́wọ̀n 91 láti fi sàmì ayẹyẹ àyájọ́ òmìnira ọdún 1470 orílẹ̀-èdè yìí. Òdòdó kéde ìgbésẹ̀ ọ̀hún níbi ọ̀rọ̀ tó sọ fún àyájọ́ òmìnira. Ó ní ètò ṣíṣíjú àánú wo ni ìràpadà, ìrònúpìwàdà, ìrónilágbára àti ìdájọ́ òdòdó wà lára òfin orílẹ̀-èdè wa. Lákòótán, òdòdó ní àyájọ́ òmìnira tọ́ka sí ìdáǹde àti orí ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì fún àwọn tí wọ́n bá ronúpìwàdà nítòótọ́ tí wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ayé ọmọlúàbí. Lágbo òṣèlú, mínísítà ìlú Àbújá Nsan Wike ti sọ di mímọ̀ pé òun yóò kọ̀wé fi ipò òun sílẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ìyún bí ààrẹ Tinubu kò bá jáwé olúborí nínú ìdìbò ọdún 2027 nípínlẹ̀ Rivers àti nílùú Àbújá. Wike nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá lánàá òde yìí, ó ní bí òun bá lè fún ààrẹ ní àbájáde dáadáa nìkan ni òun ó lè mú òun dúró sí orí ipò. Nínú àtẹ̀jáde tí Wike fi síta láti ọwọ́ agbẹnusọ rẹ̀ Lérè Ọláyinka
lo ti so di mo ipe ojo 17

0: ogun oṣù kini ọdún 2027 ni òun yóò kọ̀wé fipò òun sílẹ̀ bí ẹgbẹ́ òṣèlú tó ń lo dólà lọ́wọ́ kò bá jáwé olúborí nípínlẹ̀ Rivers àti nílùú Abuja ìyún nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Bákanná ẹ̀wẹ̀ adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa aṣòfin Ọpẹyẹmí Bámidélé ti ṣèkìlọ̀ fún àwọn olóṣèlú láti má gbé àwọn ìgbésẹ̀ tí yóò da àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú nípalẹ̀mọ́ fún ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀. Bámidélé rọ àwọn ẹgbẹ́ òṣèlú láti ṣe ìpolongo ìbò wọn ní ìrọ̀wọ́ rẹ̀sẹ̀ ní ìbámu pẹ̀lú òfin ìdìbò orílẹ̀-èdè yìí ti ọdún 1999 àti ti àtúnṣe ìwé òfin ìdìbò ọdún 2026. Aṣòfin láti ìpínlẹ̀ Èkìtì ọ̀hún ló sọ̀rọ̀ yìí fún ti àyájọ́ òmìnira orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ló sọ wípé ẹ̀tọ́ àwọn olóṣèlú ni ṣùgbọ́n kí wọ́n tẹ̀lé òfin láì tẹ òfin lójú mọ́lẹ̀. Lẹ́kẹ̀ ètò ààbò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti rọ àwọn ènìyàn láti jẹ́ kí ilé ẹjọ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí àwọn afurasí márùn-ún tí wọ́n fi ṣìkún òfin gbé nílùú Maiduguri nítorí wípé wọ́n wọ aṣọ tí wọ́n kọ Tinubu must go sí lára. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Nahum Daso sọ di mímọ̀ wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n bá egbògi olóró lọ́wọ́ wọn pẹ̀lú aṣọ tí wọ́n kọ Tinubu must go sí lára. Ṣùgbọ́n àjọ tó ń rí sí ṣíṣíjú àánú wo ni lágbàáyé ti kọ ẹ̀sùn àwọn ọlọ́pàá náà. Wọ́n ní wọ́n ń parọ́ egbògi olóró mọ́ àwọn afurasí ọ̀hún ni láti fi kí ìgbésẹ̀ bí wọ́n ṣe fi wọ́n sí àhámọ́ lẹ́yìn. Wọ́n ti gbé àwọn afurasí ọ̀hún lọ síwájú ilé ẹjọ́. Wọ́n sì ti bẹ̀bẹ̀ níwájú ilé ẹjọ́ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Adájọ́ sì ti sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 26 oṣù tá a wà yìí. Ẹ jẹ́ ká ṣẹ́rí padà wá sí ìpínlẹ̀ Kano níbi tí gómìnà Abba Kabir Yusuf ti fi ìwé ìgbanisíṣẹ́ lé àwọn òṣìṣẹ́ elétò ìlera tuntun tí òǹkà wọn tó 2,367 lọ́wọ́. Gómìnà ní ètò ìgbanisíṣẹ́ ọ̀hún dá lórí bí iṣẹ́ ṣe wọ àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ́rùn nípínlẹ̀ yìí látàrí bí kò ṣe sí àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ́pọ̀ yanturu. Ó ní èyí yóò jẹ́ kí wọ́n lè pèsè ètò ìlera tó péye fún àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Lára àwọn òṣìṣẹ́ tuntun ọ̀hún ni a ti rí àwọn dókítà, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ oògùn, àwọn nọ́ọ̀sì agúnbẹ́rẹ́, àwọn agbẹ̀bí àtàwọn òṣìṣẹ́ ìlera ẹsẹ̀ kùkú. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí orílẹ̀-èdè Burundi ti sọ di mímọ̀ wípé àwọn ti ṣetán láti tẹ́wọ́ gba àwọn àjòjì tí ààrẹ orílẹ̀-èdè US Donald Trump fi sọ̀kò láti orílẹ̀-èdè rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Burundi Nancy Mutoni sọ di mímọ̀ pé àwọn àjòjì tí wọn kò fẹ̀sùn ìwà ọ̀daràn kankan kan tàbí ìwà ìgbésùnmọ̀mí kan nìkan ni àwọn yóò tẹ́wọ́ gbà sí orílẹ̀-èdè àwọn ọ̀hún. Láti ilẹ̀ òkèrè bákan náà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Iran ti kéde wípé àwọn yóò fún ẹnikẹ́ni tí ọwọ́ wọn bá tẹ àwọn ológun orílẹ̀-èdè US tí wọ́n bá gboríwo orílẹ̀-èdè Iran láti ṣe ìkọlù ní ẹ̀bùn owó. Agbẹnusọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Iran Amir Akraminia sọ di mímọ̀ wípé owó tí ó tó 17,500 owó ilẹ̀ euro ni àwọn yóò fún àwọn ọkùnrin, 35,000 owó ilẹ̀ euro sì ni àwọn yóò fún àwọn obìnrin tí wọ́n bá gbójú tí ọwọ́ wọn bá tẹ àwọn ológun orílẹ̀-èdè US tó fẹ́ ṣe ìkọlù sí orílẹ̀-èdè Iran. Lẹ́kẹ̀ eré ìdárayá lọ́sàn tòní gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Portugal Cristiano Ronaldo ti fi àgọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal ọ̀hún sílẹ̀ kò sì ní kópa nínú eré ìdárayá mẹ́ta tó kù tí orílẹ̀-èdè ọ̀hún yóò ti kópa. Ronaldo tó jẹ́ ẹni ọmọ ọdún 31 ló fi ròyìn ọ̀hún sórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ lánàá òde yìí tó sì fẹ̀sùn fàákàjà kan akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ọ̀hún Juan Jesus. Ìbínú hàn lára Ronaldo lẹ́yìn tí wọ́n parí eré ìdárayá ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbá Juan kọ wípé fàákàjà wà láàrin àwọn méjèèjì. Gbogbo bí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Portugal ṣe gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà tó. Ronaldo fi àgọ́ ọ̀hún sílẹ̀ lẹ́yìn tí akọ́nimọ̀ọ́gbá bá àwọn oníròyìn sọ̀rọ̀ tán. Ronaldo sì ṣèlérí láti ṣàlàyé ìdí tí òun fi gbé ìgbésẹ̀ náà tó bá yá. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ní jù báyìí lọ ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. A fi tóyin létí wípé ààrẹ Tinubu ti sọ di mímọ̀ wípé àsìkò ìnira látàrí àtúnṣe tóun ṣe lẹ́kẹ̀ẹ́ ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè ti tán ní àsìkò yìí. gẹ́lẹ́ bí gómìnà òdòdó ṣe ṣíjú àánú wo òǹkàwọn ẹlẹ́wọ̀n 101 nípínlẹ̀ kogi. Bákan náà ni orílẹ̀-èdè Burundi ti ṣetán láti tẹ́wọ́ gba àwọn àjòjì tí ààrẹ Trump fi ṣọ̀kò padà sí orílẹ̀-èdè wọn. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ò ní ju báyìí lọ lọ́sàn-án tòní ẹ pàdé wa lọ́la fún àkọ́tun ròyìn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tí tòmátò ẹni tó dìlẹ̀ agbára mú. Sandra Kaura ló ṣe àkójọpọ̀ ròyìn. Balikiz Irewamiri làwà ló ka ròyìn ọ̀hún sétí ìgbọ̀nyìn lọ́sàn-án tòní. A kú pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí. Gbogbo wa ní iléeṣẹ́ aládùn wa Zobi FM sì ń fi àsìkò yìí kíyìn wípé ẹ kú àdúró ti iléeṣẹ́ yìí láti ọdún 15 sẹ́yìn. Àsìkò àmójúbà oṣù tuntun oṣù yá sàn wá síre láṣẹ Ìdùmàrè.
1: Ọ̀sán pọ́n kẹ́rí kẹ́rí ń gbóná.